ọmọ bá fẹ́ kí na ọmọ jẹ́ pàtàkì ìbọ̀ ó ti dèyàn pàtàkì pàtàkì carry be life me ṣe change mojìyàn tó fi wọ́n tátọ́ ní ara plate no grow but change èmi lẹ́mọ tán tí gbogbo pé kò lè ṣoríre mo bó jíwo ọlọ́run kí ni mórí mórí re èmi lẹni táwọn aráyé dọ́tí kan so èmi náà rè lẹ́yìn tí mo fi owó control ẹ̀yẹ yan jẹ́ ní fọ́lọ́run tó bí ọlọ́run tó bó ṣùṣù òwe tó ṣe ti mi kẹ ló bí ṣé ìmọ̀ ọlọ́run iná ló ṣe tí ọkọ̀ ya ọlọ́run jẹ́ ọ̀bẹ níwájọ́ má jẹ́ káwó fàyà tí bá fẹ́ wọnú yàrá yín tẹ́lẹ̀ ẹ má ní pé gbóná mo ń já màlà nísìn mo ti gbé tú ó lé ná ọmọ ọlọ́run ní mi bí ohun tí fún èṣù tẹ́ṣù bá ní package man ó máa rí